olùgbọ́ mi ìjákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi lónìí ọjọ́ Friday happy 7/7 òní ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2026 gbogbo lé ìjádòpin ogun ti ṣẹ́ olùgbàlà wa jagun mólú orin ayọ̀ nìkan lókùn táwo máa kọ òní ní ọjọ́ 7/7 ọjọ́ ìpàdé agbára ńlá àwẹ̀ wá pé méje lónìí bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè bíbélì ní ọjọ́ àwẹ̀ yín yóò sì dópin ó pé ẹ̀yin ọmọ ọlọ́run ní mo lè wà ẹ dìde ńlẹ̀ ẹ gbé bọ́dì yín ẹ jẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ iná gborí ilé fẹjú ọ̀kan ṣoṣo àjànàkú mi bàbá tí ń mi gbókìjìkìjì ọlọ́run tó ní ẹ̀mí gbogbo àwọn wòlíì kábíyèsí rẹ ọlọ́run mọ́mí àti dádì ẹ máa bọ̀ níbi pẹpẹ gbogbo ẹ̀yin tẹ́ wà ní Jesus City ẹ̀yin náà ẹgbẹ́ bọ́dì yín àwọn ìpàdé yìí ò ṣe é miss kò sí bá a ṣe ń dọ́gbọ́n sí lójoojúmọ́ ni ẹ máa bọ̀ níbi pẹpẹ jẹ́ lọ dúpẹ́ dídúpẹ́ lọ́wọ́ ẹ̀ àmì nípọ̀ ọ̀ràn létí àwọn iṣẹ́ ìyanu àtijọ́ tó ti ṣe èmi mọ́ gbọ́ ó sì tó confirm ẹ̀ nínú bíbélì mọ́ ń padà bọ̀ ẹ máa bọ̀ níbi pẹpẹ sà ẹ máa bọ̀ níbi pẹpẹ gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Jesus City tẹ̀ ti délẹ̀ tó o lè ríbi kan kúnlẹ̀ sí àbòlè dọ́gbọ́n dọ̀bálẹ̀ ni bílẹ̀ Jesus ti ṣe rí náà ni wábì kan tó bá mú kó dọ̀bálẹ̀ ẹ̀ bẹ̀ wá juwọ́ sí ológun àjọbọ ẹ kàn mọ gbóyin yẹn sókè tó o bá sì fẹ́ dọ̀bálẹ̀ náà mọ kàn gbé orin sókè at least láti on the one òní náà ló pé 7 àwẹ̀ wọ́ parí títí aago méjì àbọ̀ sí mẹ́ta ní ọlọ́run ọba ń gbọ́ engineer ẹ pé pastor mrs Tèmítayọ̀ mo dúpẹ́ tèmi ṣé wọ́n dúpẹ́ tiẹ̀ ẹ jẹ́ gbogbo wọ́jọ́ máa dúpẹ́ pọ̀ ẹni tó ṣe lóore ní dúpẹ́.

0: wọ́n ni gbé nǹkan kan lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ àmì pèsè jẹ́ wọn gbé wọlé wọn ẹnikẹ́ni pèsè nínú ìwé Exodus chapter 16 verse 4 Exodus 16 4 ibi láti rí ọlọ́run fúnra rẹ̀ ní ọwọ́ ìyanu tọrọ jù mánà ta ló sọ fún ọ pé àṣírí ó tù ọwọ́ kan bẹ tí wọ́n ń pè ní ọwọ́ agbára tó lè da oúnjẹ látọ̀run wọ́n ní olúwa sí ìrọ̀jò oúnjẹ bó ṣe sọ náà nìyẹn láti ọ̀run wá wọ́n lè rọ̀jò owó ní ọ lórí àmì ní káwọ̀ kan fi sí ọ lára ìmọ̀ ṣe bẹ̀yẹn nìkan bíbélì sọ nǹkan kan nínú ìwé 1 Kings chapter 17 verse 6 ìwé 1 Kings 17:6 níbi tí ẹyẹ ìwò bíbélì ni ó ń gbé oúnjẹ wá fún Elijah yóò gbé wá láàárọ̀ yóò gbé wá lọ́sàn-án yóò gbé wá lálẹ́ títí mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ níbi tó fọkàn sí fún ìgbédìde kí oúnjẹ kọ jáde kì í ṣe bẹ̀rẹ̀ nìkan o nínú ìwé Daniel chapter 3 verse 25 Daniel chapter 3 verse 25 olù ẹnikẹ́rin ẹ mọ́ gbàgbé pé oúnjẹ àtààbò nínú iná ìlérí bíbélì sọ wípé wọ́n fẹ́ sun Daniel àti wọ́n fẹ́ ṣe Dadmeshak àti Abednego wọ́n fẹ́ dádán sun wọ́n pọ̀ lójijì ẹnikẹ́rin nínú iná ìlérí ó jáde kàkà tí wọ́n ìlú ọmọ iṣẹ́ ẹnikẹ́rin ọ̀yọ́ nínú iná ìlérí kàkà tí wàá fi bọ́ sọ́wọ́ agbẹnipa kàkà tó fi bọ́ sọ́wọ́ wàhálà àti ìdààmú olúwa ní ká kígbe ó ní ká gbé ẹnikẹ́rin nínú iná ìlérí sáré dìde náwó sókè wà ké ẹnikẹ́rin nínú iná ìlérí lálẹ́ ẹnikẹ́rin ọmọ ọlọ́run ni jésù ni wọ́n sọ yọ sí mi lójijì mọ̀ ń bọ̀ ẹ jẹ́ ìfẹ́lẹ́ ìwọlé mọ̀mọ́ yìí ẹ sọ̀rọ̀ nípa ìṣiṣẹ́ àtijọ́
1: orúkọ mi ni olúṣọlá adigun láti òjòdú
2: bẹ́gà lẹ́kọ̀ọ́
1: december 7 ni first time tí mo máa wá sí orí òkè yìí
2: níbi ìbáyìí 7
1: mo wá pẹ̀lú senior sister mi àti ọmọ wọn méjì àti ọkọ ọmọ wọn ọkàn ṣáà ni kí n jẹ́ àlọ́ but mo máa ń gbọ́ program lórí rédíò mọ́ṣáwà.
0: Nice mama yẹn ni mọ́ṣáwà ìwọ náà wà lónìí o ní 7 bó o ṣe ń gbọ́ mi yẹn tẹ ọkọ̀ létí tí bá ti kú òbí ní ṣe jẹ́ àlọ́. Sẹ́kítẹ́ bá ti dé ìwò òdù ní báyìí wọ́n popular gan ẹ̀kọ́ wọ mọ́tò tó ń lọ straight tí ń lọ sí ìkiri ẹlẹ́bẹ̀ẹ́ sọ̀kalẹ̀ níyànà kò tàbí kọ́ wá síbi wẹ́mà ẹgbẹ́ mọ́tò aago mẹ́jọ láàtò bẹ̀rẹ̀ láàrọ̀ ọ̀ ṣẹlẹ̀ gbogbo ẹyin tẹ̀ ń bọ̀ láti ibi ọ̀sùn ẹnìkan ní a sì ń gbá àwẹ̀ à ń gbá àwẹ̀ sá àgbàánú àwẹ̀ apple ni gbogbo owó fi break lónìí ṣé ẹ rí gbogbo ẹyin ọmọ ọlọrun tẹ gbọ mi tó o bá rí mi gbọ láàárọ yìí mo fẹ kẹ san ọrẹ májẹmú tàbí kọ kan wá nǹkankan ọrẹ 7-7 ṣé ẹ rọrẹ májẹmú ẹẹkan la máa san lóṣù òní náà ní the climax òní lọjọ tí màá sọ mọ ṣé wá rọrẹ májẹmú yẹn bẹrẹ láti 2000 mo máa ń sọ fún pé ẹ sàn táwọn ọmọ yín náà kì í fi nǹkan ṣe account number church ni 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank or tẹ́ ẹ̀ bá lò yẹn lò eléyìí 1966 36 36 37 73 ẹ jẹ́ wọn fi ẹ̀bùn bá mi dá májẹ̀mú àwọn mí sàn 10,000 mí sàn 5 or 2,000 láti mú sókè báyìí olùfẹ́ kì í sòní láti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ó ti sóte
1: ọmọ ẹlẹ́wà
0: ọ̀yá ẹ jẹ́ mọ̀ gbọ́rọ̀ wọn.
1: 2018 ni ọkọ̀ mi ṣaláìsì inú ilé tajìjọ ṣe tá ń gbé uncompleted building ni takọ̀ dẹ́kẹ̀ àwọn ọmọ mi ò láìkì ilé yẹn bí ilé yẹn ṣe rí. So is it that I know sister me ni koro duka wambe duka wambe brother me ni kitu so mo ko make up mind in time for me to ile ye mi so je pe igboro lo wa ni ojo ti mo fe ta ti mo fi se ibo ni mo wa make up mind mi pe emi o se wahala ara le o ara ile ara cement won se wa nja yeto omo nile yoju ori abo fe gbowo kini kan emi o se yen o
2: ẹ̀yin wọlé láìkí wàhálà
3: So bear a lip. They will have a lip. No way. On bomb in lip, a bomb woman above one beat. I've got a lot to die later. He let it just do it. Be a mere patent inside you. I don't do anything, dear me. No, look at this. What about that?
1: So ni December ebi mo se wa si bi bayi mo yi bi bayi ko 7 times le ni ati sister ni atawon dajo wa ni amayi but emi ko nji lo temi mi o ti eka
3: eka me lose cans
1: eka mo ko nji temi igba ti mo fe lo the 81 ni mo pade senior sister mi lo ni akilode 7 ti pe igba ta de mu church everybody joko asiku ati sun gbogbo won sun
3: so e ti de le ni on the 6
1: Latin,
3: you will let it in at all disease.
1: So, Lodge, yeah, Mosha, you call Jackie Lord the 8-1, Pemotin already. You will not the 8-1, our late father. More than Dani Kojoko, see, before near him, no one so close your long. Well, that's almost 2 years, the motifet I know. Timo Rita, Chapo Shepherd, boy, you only forgot what she said to only be by you, but you will hear it.
4: Kino Shelley.
1: Mo sha nke solo mo nke pelu omi je loju ni ti mo lo joko si leyin be mo ri egbon mi lati waju bi o wa ni ka ki do foju wo pe ibo ni mo wa ni o jide mo ko joko si be mo sha nse adura yin eni kan so fun mi pe bi mo se nse adura yin o ti n gba
3: so bo won feel e instant up in down
1: se o ti n gba awon bi agent bi marun ni mo ko si ori le yen pe kon ma wa baya fun that's almost 2 years. One my wa won ma yewo won ma de be won ti like e won le ni job I buy won ma se payment to ba di join yen won ko change mind kilo shele anu mo se wa si bi bayi ni oni koko adura mi gba ti mo wa si bi bayi
3: nice awon wo ni ori iya ni awon ti oro aye won kalara so omo koko adura to fe gbe wa Jesus City Maka wa Jesus City eyin te wa be nisin maka wa si Jesus City mo to fe bi se nse niyan o ala no ni ile kan to ti se la ro yi pe pe yo to pa ma e je ma gbo
1: pe yin le nse o ma lo se ninu service ni mo wa ti kon nu awon agent yen pe mi gba ti mo sadura ton pe ma eyan kan yoju o won ni awon fe wo property mo ni mo ti fi ki le yin lowo enu won lo sibe awon na ma ra
3: awon
1: na ma ra moto bo se mu won lo sibe temi pada sile lojo yen to dijo keji oni won ti wa wo be o pe won ni awon like e won fe se payment eni to fe ra gan ko ti e yoju iyawo e pelu lawyer nikan ni won wa
3: lota ese joko wo family
1: won pa iru ta leni to fe ra ile isu oyoju iyawo e very young lady oruko e lo fe fi lo fe
3: o ko yawo e
1: lo fe fi ra property ni chan okay ko si wala ijo keji won make payment won sanwo won se everything I saw me by here, and you know what do to think that every boss is pay. I won't come and ride it. I won't come and call you. I won't come and ramoto. No kissy. So December, you think you might be December? No, no, not a property.
3: Nice. So a bongo. December, Tian Wa, or Jotty, I am Wa, no, no, Tanto Tifetta, the Jotty, or Nito, Babwa, or you will see. Iya nu ipese owo to ti fe san visa to fe gba
1: bo
3: ba ti pade Jesu ni se iya nu bi na ni o se o sui na ni o bo pade mama e ma so lo to yita
1: mo wa so follow mo ni emi o ra ile o mi o gbele o ile mo dindi le mi fe ra
3: lo dindi lo
1: lati bi awon agent won tun bere si ni ma ba mi wa ile mi ti mo ma ra lo wi program kan te se lori radio eni obirin kan wa bi pe okunrin kan fe ran lowo pe ko se pe boyo fe ni nkan kan se pelu e o
3: ibi won ti mo sun so mo gbo o ti lo ilaji program lo mo gbo ngba ma fe pare ya si ah mi
1: so be se so pe obirin yen ma ri okunrin kan pe o fe se lanu o se pe o fe fe o se pe o fe ni kankan pelu e olodun kankan le fo le ran si lati se lore ni ibi ta won agent ton tin wale fun mi kakiri won lo fi le kan mi four bedroom duplex. Ah, money ko ni rent. Won pe eni to ni ile yen. O wa fun ra re, o mu ki ile yen wa. O wa put iye kan si eni to ni ile yen. O ni ah. Ohun ti so fe yen agent ohun pe eni te ba ti ri serious buyer. To ti fe gba iye to ohun fe gba gangan. Ni ke sese pe ohun ko ohun mu ki ibi bayi wa. E lo ni agent yi o fe lo ohun. Agent yen se woju mi ba won ni. O ton bi person di agent take care lati lo.
0: E ja si o soro.
1: Bi mo se bere si soro niyan pe ibi to ni rent ni mo wa. Ṣùgbọ́n gbà tí mo rí ibi tí mo like ẹ̀kọ́ ibi tó dá ni. Mo gbà pé rẹ́ǹtì yẹn pé Ọlọ́run á ṣe sọ́sọ̀ ọmọ tọ̀ mí láti ibò mi. Mo like ibi báyìí tí ìná bá wọ̀. Ó pọ́ ni mí mi ò lọ́kọ. Bọ́bọ́ yẹn wò mí báyìí ó rẹ̀. Ó ní ṣùgbọ́n iye tí ẹjẹ́ǹtì yìí ń fi lọ òun yìí. Iye yẹn kiri fóun lọ máa rẹ̀. Ó ní ẹniwe tọ́lọ́run bá pè ní tèmi. Tèmi náà ló máa jẹ́. Gbogbo wa kúrò ńbẹ̀. Ó wọnú jípẹ̀ níta. Mo wọnú mọ́tò pẹ̀lú ẹjẹ́ǹtì yẹn. Ó wá jókòó nu mọ́tò ronú títí ó wá pé ẹjẹ́ǹtì. Ó ní pé wúmà yẹn wá. Wọ́n ní ẹwọ́n ní lọ́ba. Ẹ jókòó sílẹ̀gbẹ̀ nínú mọ́tò. Ẹ bá sọ̀rọ̀. Mo ní kò ní ṣe wọnú mọ́tò. Ẹgbẹ́ lọ sẹ́gbẹ́. Mo wá lọ sẹ́gbẹ́ ní ju driver side. Wọ́n sọ̀rọ̀. Ó ní màdám bẹ́ ṣe sọ̀rọ̀ nínú ilé yẹn aláwọ̀ ṣe bákan-bákan. Agbábọ́n ṣe tún gbọ́ pé ẹni opó ní tẹ̀ndá tọ́jú ọmọ mẹ́ta. Without any help. Iye tí mo fi lọ òun yẹn kì í jẹ́ kóun délé kóun discuss ẹ̀ pẹ̀lú ìyàwó òun. Pé because àwọn ti rí àwọn tí wọ́n ti fi nǹkan tó jù bẹ́ẹ̀ lọ tán ti fi lọ àwọn. Pé tóun bá délé ka fóun 1 hour tóun bá ti bá ìyàwó òun sọ òun á fi àwọn agent wá pé agent mi. So bá ṣe kúrò bẹ́ẹ̀ nìyẹn tó ní kálukú lọ. Gbà tí mo délé lálẹ́ yẹn agent mi pè mí. Wọ́n ní madam. Agent mi àwọn agent bọ̀bọ̀ yẹn ti pè o. Wọ́n ní iye tí mo sọ yẹn kí wọ́n sọ.
0: Èmi náà fún àwọn èèyàn. Àjẹ́ ń pàṣẹ bẹ́yìn méjì ẹ̀yìn méjì lẹ́gẹ̀ẹ́ tiẹ̀. Wà á jẹ́fà. Wà á ráfà. Ṣáájú anybody jókòó.
1: Iye tí bọ̀bọ̀ yẹn gbé ilé yẹn fún mi. Tó bá fẹ́ ta ilé yẹn gangan-gangan, ó máa ta ní times 3 or times 4 nǹkan tó ta fún mi. Bóun ṣe kúrò nínú ilé yẹn, ilé tó over 200 million nǹkan tóun lọ ṣe níbi tóun kó lọ. In fact, ọláwọ̀n kankan wà níbẹ̀ tóun máa tà mọ́ ilé yẹn gan fún mi.
0: Tó tún ta mọ́ fún yín bẹ́ẹ̀.
1: Ṣé ni kó kúrò ń bẹ̀? Mo ṣáà make payments, àsanwó, àṣẹ gbogbo. Nígbà tẹ́mi náà máa kó kúrò níbi tẹ́mi ti ń bọ̀ ókè wọ́n fa àwọn nǹkan báyìí lẹ́sìn ilé yẹn kan tà mọ́ lóyún. Ibi tẹ́mi náà tún gba àwọn nǹkan kan tí mo níbẹ̀ lọ èmi náà.
0: Mi náà fi ilẹ̀ náà lónìí yẹn.
1: Èmi náà fún àwọn èèyàn. Ní December yẹn ni mo ta ilé. January eléyìí ni mo ra 4-bedroom duplex yẹn. Torí Petra ni mí, mo ti ń wò pé tí owó bá jọ́wọ́ mi bí bàbá ṣe sọ pé èèyàn kan máa kọ́lé àbò máa ra lépo tún máa ra mọ́tò. Space bus ni mo need fún iṣẹ́ mi. Bí mo ṣe sanwó ilé yẹn tán, mo ra Sienna.
0: Méjì kù,
1: iṣẹ́ kù, mo tún ra Sienna. Mo tún wò pé nínú owó tí mo ní mo máa rí rent. Rent ò tún lọ. Mo tún yọ Hyundai Accent. Mo gbé fún driver kan máa fi ṣe Uber kan máa deliver fún mi. Lọ́sọ̀ọ̀sẹ̀.
0: Kì í ṣe gbogbo èèyàn ni ó ṣe wàhálà máa kọ́lé ẹ̀dùn wo èyí tí ń pè láàánú nìyẹn. Ọ́ìlì ń bọ̀ lórí ẹ lónìí. Ẹnìkan nínú ẹ̀yìn méjì ní ìmọ̀ bí àmì yóò ṣe dún tó wà á jẹ́ ìfà.
4: Bàbá mi ò rẹ́ káàbọ̀ sá àpò ojúmọ́ mi ò. Kwawe mi wo yore agbo olon. E yin reni ka sendi testimony wa atijo. Mo tu wafe sendi. Mo pe e ti ba mi be. Ti mo ti sendi la atijo baba me. Jwen to yon ba mi be o. Mo du kwe fun olon. Pin ba ti mo jo ekbe yin ni 2020. La si kukuru. Ati ba la ye mi ti jipada. Yin so yin testimony mi atijo. Oko mi lo si Canada. Ọkọ̀ mi ra mọ́tò fún mi, òrálé fún mi. Ọlọ́run tún wá mẹ́mi náà kúrò nípò tíjà ó gbé mi lọ sínú ọjà bódìjà tèmi náà ní ṣọ́ọ̀bù tọ́jú mi tèmi náà ń tajà. Láti gba 2020 ayé mi ti ń dára sí o. Bàbá mi ẹjọ́ bá mi gbé o.
0: Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó tó rí nǹkan ìpèsè àti àṣẹ ìpèsè ti ń pa kádàrá dà. Gbogbo tó ń bọ̀ yìí o le sele ninu aye ti e na nto ba mu ko sele laye enikan yo sele ti e na enikan ni bo ni kan gba Jesu 2017 yin to so pupo e ta ba de 77 laaro yi mommy oni 77 mo invite e se bi iya yen e wo ti iya yen se yin ile ti omo to ba joko le ase yen le mo kan ile yen le mo ti digital dis but thank God ibeli ni lala won asiwere o da onukulu won laamu o ni won o mo beyan se mo jade lo sinu yi en ba ti dake tin se o ba dake mi ni waste akoko lati won o dunye ti won mo to tin lo si ki elebe so ni ya na ko te ba nbo lati osun te ba ti de ya na ko yesu eni Jesus le da won na we se oju titi na lo wa ago mejo ni si won bere apple la fi break gbogbo eyan omo Olorun ti won mo ore kan to special eyin te be so ore majemu ti yin na lo lati 2000 lo soke bi eyan ko so ni gbowo yin kan bi de Olorun ipo wa fi so ori to ba fe se to me na account number 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank in here. 71 bi yan ba wole elu ele 1966 36 38 73 1966 36